Ṣé ẹ mọ ọdọ ọtọ mi lọ? O ti ka sọ ti lọ gẹ́gẹ́ tàdọ̀ mi ai. Kọ̀tọ̀ lọ lẹ̀ sọ̀dọ̀ kájí lẹ̀ jọ̀ra mà wọ àrẹ́lẹ̀ ń mú. Sọ̀dọ̀ yẹn lẹ̀ wò yí tàdọ̀ mi ai. Nàkọ̀ lọ́gọ́ lẹ̀ mà mú ni wọ jàrẹ́ lọ ń mú. Kaji mi kedo alale noy. Tewe ma odo acho mi lo de ode. Mi mati do so se kenya do umu ay. Mi ma do u te do so